mi pọ́kọ́lé bọ́dọ́dọ́ pọ́ wọ́n yá ẹ̀rọ jẹ́ dọ́nukú mi tó wọ́n mi nù ẹ́ sì gánjí. Mú àmà Jonas Anna sẹ́wọ́n tó dọ́ni túró bọ̀ ìrìn àwọn àzọ̀ nùwẹ̀ àti ìdọ́mọ̀ nínú ìrìn wà fi jí gbé yà àdókẹ́ sí iná ẹ̀dá bọ́lá àzẹ̀ wẹ́ ọ́ àdọ̀mọ̀ ní ọ́ kẹ́ sí nádì tó tágbá jẹ́ ọ́yà bí náà ṣe tó dọ́ni túró bẹ̀rẹ̀ àzẹ́ ó lè fi ọ́ tọ́núwẹ̀ tó kàn dé ó gbogbo jẹ́ pí àbúrò jẹ́ tó bẹ́rẹ̀ gbogbo tó àṣẹ tó dàn yìí ọmọ òdìlẹ̀ mọ́dọ̀ ọjà fìdí tó wúlẹ̀ tó sún tó wá fìdí àwẹ́wẹ́ gbélé mẹ́ ó yàn wá ẹ máa kó tẹ́ tó nù wọ́n nù náà bọ́ bá tán. Pédélé tí mọ̀ mi á dọ́nu náà jìnnà wá fìjì gbélé yìí. Àwọn jìnnà ẹ̀ka ọjà ó tàtúngò jà tìǹdọ́gbẹ̀ yìí àdógánpẹ̀rẹ̀ jìnnà mìíràn jìfì ọ́ fíbà gbọ́ta gbajẹ́ bẹ̀rẹ̀ àgbọ̀n máa zẹ́wọ́yà ẹ̀ àdógánpẹ̀rẹ̀ ẹ̀ẹ́nẹ́ àjẹ́ àdánwò àdéjì ẹ̀rọ ìbọn kó hàn yọ bẹ̀rẹ̀ ọ̀pẹ́ funfun kọ́ ẹ̀dú àkàdé ẹ̀nẹ́. Yébi ẹ̀ tí mo wà mẹ́ dágbélé ẹ̀dẹ́ ẹ̀ ẹlẹ́sàjì.